ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè tún ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú lọ. Àwọn ará Asian Northeast Local Government láti lọ fi orúkọ sílẹ̀ nígbáradì fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Gómìnà Ọ̀fẹ́bọ̀lọ́ ti gbóríyìn fún ilé-iṣẹ́ Skywise fún akíkanjú àti ìfẹ́ tí ó ní láti gbé ilé-iṣẹ́ wọn kalẹ̀ sí ìpínlẹ̀ Edo. Ìjọba àpapọ̀ ti san gbèsè owó àjẹ́lẹ̀ tó tó 107 bílíọ̀nù owó fún àwọn agbaṣẹ́ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Asian North East láti lọ ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n lo àǹfààní ìforúkọsílẹ̀ tó ń lọ lọ́wọ́ tí àjọ